0: frɛ wo so yɛ no bɛkasa pɛpɛ amen
1: amen
0: kɔso bɔ mpa yɛ
1: yes
0: obi afrɛ hello adeɛ atikɔ yɛ mɔ mpa yɛ
1: yes
0: yɛ ka kyerɛ sɛ obi biara a ɔpa awoɔ
1: yes
0: ɔpa awoɔ na awoɔ

yɛtoa ɔsomafo poku nyinaa no madwuma se yɛbɔ mpa yɛ sɛ yɛbɛda ne yɛn nyinaa yɛni amɛ akɔ nyame nkyɛn na woamfa w'ani anto me me so na yi woadwen firi ɔbronsam so ɔbronsam woporo no so na mmom yɛnkɔ nyame nkyɛn yɛnkɔ tete mpaebɔ no bio deɛ nnipa de nyame